ká tẹ́mẹ́ tẹ́mẹ́ èmi tó ge sí bóná dùgbẹ́ náà dàkú náà sangbé jáyé gáwé mẹ́jẹ gẹ́ni mẹ́ọ́ yédíé nukọ́nukọ́ tán la persévérance gospel ejì rambodò.

ẹni ìbà fún ọlọ́run ọba lókè ọba láwàbí ọba tó dá ayé àti ọ̀run mo sì bá gbogbo àyín àgbà mo kíra wa ní ọjọ́ ìní pé ẹ kúrọ̀lẹ́ ọjọ́ ìní ti ń se ọjọ́rú ojúmọ́ kejì nínú oṣù kẹsàn-án ọdún tá a mọ̀ sí oṣù ọ̀wàrà ọdún ẹgbàá ó lé mẹ́rìndínlọ́gbọ̀n mo kí pé ẹ kú déédéé wo yìí aago méjì ọtí kọjá ìṣẹ́jú márùn-ún ní ojúlé ṣẹwà ọmọ yàbòrò yìí tá a mọ orúkọ rẹ̀ sí michel dosumare mọ̀mọ́ ṣẹ́jú lórúkọ mi jẹ́ akíyin o pé ẹ kú àsìkò wa ọlọ nínú olórin wa díẹ̀ kí a tó tẹ̀sán lórí ohun tá a fẹ́ fi sórí àtẹ àwọn ìkéde mi lókàn tí wọ́n bẹ ní ìkà tójú lè ṣẹwà.

Bẹ́ẹ̀ni, lẹ́yìn orin wa la ó rí Mẹ̀sáyà kí a tó gba àlejò tí wọ́n bẹ ní ẹ̀bá wa ní àsìkò yìí tí a kì í pé wọ́n kábọ̀ síbi àwọn ètò tọjọ́ ètè ní. Olórin wa Mẹ̀sáyà ìfòyín sẹ́ni fún wa díẹ̀ kí a tó tẹ̀síwájú.

0: ó dá nyẹ́bí sáyà ó dá dúpẹ́ lọ́wọ́ yín àgbà àlejò tí wọ́n bẹ ní ẹ̀bà wa bàbá wa kálẹ̀.
1: Ẹ̀kárẹ́ olóòótọ́ tó.
0: Oo ẹ̀kú ọjọ́ mẹ́ta.
1: Oo ẹ̀kú ọjọ́ mẹ́jì o.
0: Ẹ̀jọ̀ ẹ̀fún wa ní orúkọ yín.
1: Omi ni Alain Adéyanjú, omi ni dìrẹ́tọ̀ ilé-ìwé yàn pé ní CSP Lẹ́zàsúré lókè ìdàmọ̀.
0: Ẹ jẹ́ olùdarí ojú lẹ́kọ̀ọ́ tí a mọ̀ sí Lẹ́zàsúré.
1: Lẹ́zàsúré
0: bẹ́ẹ̀ ni. Akin jẹ́ léde jábẹ́ ìdánilójú.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ o ti lọ síbi òpin ni yóò sí ẹ ti múra o da ẹ ṣeun bọ̀dá wa níyanjú àlẹ́ o da ní àsìkò báyìí a fẹ́ láti yíró lórí ètò ẹ̀kọ́ náà ni torí pé bí a bá rí báyìí kí a mọ̀ dájú pé ètò ẹ̀kọ́ náà ló máa ń jẹ wá lógún ẹ̀kọ́ fún àwọn ọmọ fún àwọn òbí náà pẹ̀lú àwọn olùkọ́ náà torí kò sí ẹni tí kò nídìí ẹ̀kọ́ bí a bá fojú wa àwọn ètò bàbá wa níyanjú àsìkò mélòó la lè máa retí ìwọlé ní àsìkò tàwa yìí tí àwọn ọmọ lè wọlé torí àwa mẹkúnnù àwọn kan ọsẹ mẹta ọkọ ọsẹ méje àsìkò ni ìwọlé náà kù.
1: tó ẹ ṣe olóòótọ́ ètò ìwọlé ti dé fò
0: àbí
1: pàtẹ bí ká tọ́lé ìjọba gan-an tàbí ká tọ́lé nǹkan yé ìjọba tẹ pé kíní nọmọlmá ńlẹ ndí yẹn ń bọ tẹ ìwọlé bẹẹ káyé nù àmọ nọ kàlàndírì gan-an n lọ lẹndi yẹn bọ náà apá yìí à ń ká kì í njọmi ta yìí yẹn bọ náà ń sè ni mẹna n jọ mọndé yẹn bọ yìí à ń ká kí kí ni kí n pè n pré rentré.
0: ìwọlé yẹrẹ.
1: bẹẹni ìkíyìn ọsẹ yìí à ń ká fi wọlé nbẹ ni gbogbo olùkọ náà yàn wà nílẹwẹ náà yẹn nìyẹn wọn à ń pè ní pré rentré. wọn à ń pè lédo òyìnbó pré rentré nbẹ ni gbogbo olùkọ
0: náà. inú èyí tẹ́ ń pè
1: nbẹ́ẹ̀ni nbẹ́ẹ̀ni à ń gba transfert ọmọ yìí wọn kó léwé mi yìí wọn nbẹ́ẹ̀ni à ń ká pín mẹ́tìwọn lọ́n kíláàsì yìí wọn kọ́ gba ní nbẹ́ẹ̀ni kánukú kọ́ tọ́jú kíláàsì ẹ̀ ọ̀ya òwe díẹ̀díẹ̀díẹ̀ yìí wọn kọ́ bẹ̀ẹ́ o jẹ́ nbẹ́ẹ̀ni à ń pín wọn lọ kírẹ́ ẹ̀ ni bíkì ni kàyé ni gbogbo nkẹ́ yẹ otu jẹ́ nkọ́ sàfi tu jẹ́ láti à ń kó gbogbo ẹ̀ kalẹ̀ ní njọ́ ìwọlé ka gẹ́n nbẹ́ẹ̀ ló jẹ́ nbẹ́ẹ̀ pàṣẹ ìjọba fi òfin ìlélẹ̀ láti ọdún mélòó kẹsẹ̀ yìí ni mímu njọ́ yanka wọlé ni tẹ́lẹ̀ njọ́ yanka bá wọlé njọ́ náà jẹjẹ ń gba ilé ìwé à ń tọ́jú kéńké wọn mẹ́rin sìn ìjọba kọ́ ń lọ pré rentré yẹn pé yanka bẹ̀ẹ̀ njọ́ mẹ́rin yẹn sìn ni nbẹ̀ náà ti ń tọ́ gbogbo táàbù wọn ti ń tọ́ gbogbo kíláàsì ni wọ́n jẹ́ pé
0: njọ́ àkọ́kọ́ àwọn ẹ̀yìn kulé
1: bẹ́ẹ̀
0: ti sa gbogbo rẹ̀ sílẹ̀
1: ọ̀kẹ́ bò dé kẹjẹ ìjẹbi ilé ìwé ti bẹ̀ẹ̀ láì ké ni ọ̀kẹ́ bò dé kẹjẹ o tẹ̀ tó kọ yẹn ààyè ilé wa jẹ́ privé yé ìjọba kọ lọ́wọ́ nù ẹ́ni a ti bí kíní a ti mọ̀ fọ́ àti àsìkò yẹn ti gbogbo ẹ̀ ti wà mọ́ gbogbo ẹ̀ ti wà mọ́ tó tọ́n náà ti pré rentré ni nbẹ ni kánukú ti mọ̀ kíláàsì yẹ mẹ́tì kẹ̀kẹ́ ti mọ̀ kíláàsì yẹ gbogbo èlò yẹn kò fi tu jẹ́ n ti wà lọ́wọ́ mẹ́tì ìyọ́jẹ́ pé njọ́ àkọ́kọ́ iléèwé láìké ni ọ̀ya o jẹ́ nbẹ̀ẹ́ ni láago méjọ gédégédégédé o jẹ́ nbẹ̀ẹ́ ni ọmọ kẹ̀kẹ́ kọ́ lọ́lẹ̀ àti lè sùn bẹ́ẹ̀ ni sìn bẹ́ẹ̀ ni tọ́n gbogbo emploi du
0: temps ni
1: gbogbo ẹ̀ npré rentré náà tẹlẹ wa jẹ bó wọn npré rentré
0: ilẹ
1: ilẹkùn ti wa gerere lẹ ni njọ npré rentré ni kanuku le wa bẹ si wo kilasi yẹ mẹmu yọ jẹ pé njọ lẹndi yìí yàn fi bẹ iléwé láìké ni ẹni ah o jẹ bẹ láìké ni o jẹ bẹ ni ọmọ yìí kò fi gbẹ lè sàn lọ́nlé sàbẹ̀dẹ́kẹ́ iléwé ni kò tún jẹ ni bẹ́ẹ̀ ni sìn pa ìjọba fi ni gbogbo àná ti ń tọ́lé ìjọba gbogbo àná ń tọ́lé ìjọba pàṣẹ kàlàndírì kẹ́ni gbogbo wa ń lò bẹ́ẹ̀ ni.
0: O da ìbálẹ̀ jẹ́ ojúlé ẹ̀kọ́ àdáni àbí ojúlé ẹ̀kọ́ ìjọba
1: gbogbo ọ̀kẹ́ni
0: ní àdáni kanálẹ̀ ń lò.
1: Bẹ́ẹ̀ni a jọ ń gbà ìsinmi ni a sì ń jọ ń wọlé ni. Bẹ́ẹ̀ni
0: ẹ ṣeun. O da a ó nínú ba àwọn ìbéèrè mélòó kan tó jẹ́ pé oúnjẹ wa ní ogún lórí àwọn mìíràn wà tó jẹ́ pé wọ́n ní ń gbé ọmọ mi lọ́wọ́ ní ojúlé ẹ̀kọ́ àdáni. Ojúlé ẹ̀kọ́ àdáni ni kí o lè bóyá ibi tó ń gbé ń gbà lọ́hùn-ún kò ṣiṣẹ́ àbí ó ní àwọn ọ̀rẹ́ tí wọ́n ń fa sẹ́yìn àwọn òbí wọn máa gbẹ́kẹ̀lú kèso pé ó ní mo ní láti gbé lọ ní ojúlé ẹ̀kọ́ àdáni kan kí èèyàn tó gbé ọmọ lọ ní ojúlé ẹ̀kọ́ àdáni kí ni ohun tí òbí gbẹ̀dọ̀ wò kí ni ohun ìwòye àwọn òbí sí láti kí wọ́n tó gbé lọ ọmọ lọ ní ojúlé ẹ̀kọ́ kan.
1: ọlọ́tọ̀ ètò ààyè ọba adémi ọ̀pọ̀ pàṣẹ kì í ṣẹlẹ̀ gan lọ́dọọdún ni yéèni yẹn ń ṣẹlẹ̀ lọ́dọọdún ni àkàgbọ̀ ni mí bẹ́ẹ̀ lọ ni mí ń kọ́ lọ bẹ́ẹ̀ ni tó oye ebe ni o pataki ni oni si nwaye nsin oni mi o si nje o on ki wo ye nte no fi nje o kwa won ko da won ko da jimi on ki wo ye nte no fi nje o bo ngba omo ni lewe be nu ko lo oya on gbe o lo ni ike gbe omo e lo lewe kin sutu pa lewe adani
0: ti ko no wo joba nunu
1: ti ko lo joba nu oye dabo iwo ba lewe ni wa gba

0: gbogbo ènìyàn ni ọyẹ òbí kọ́kọ́ mọ̀ mẹ́rànkọ́ àbí lánàá ònà ọ̀wà aládùúgbò ni ó ti jí léwé bẹ̀rù ẹ̀ iléèwé ni njẹ́ ntutẹ́ njẹ́ iléèwé ni yóò ntutẹ́ bẹ̀
1: yóò ntutẹ́ gidigidi
0: yóò ntutẹ́ gidigidi ntọ́ iléèwé mi ọ̀wà ọ̀rọ̀ tó ètò ònà ọ̀kọ́dá ẹ̀jì mi ìdòdò lọ́nà mi ò fi ń jẹ́ iléèwé
1: àbí
0: abẹ́sẹ̀ wọn ni ó fi ń jẹ́ iléèwé láàọ̀ wọn kó kó kòkó ìyá ẹbẹ wọn kó ni ọmọ kò fi jí léwé lálẹ bẹẹ ló ń tọ́ ń padà ló wà ń sùn nù ẹ ọwà ń paku yé ka ọwà ń paku
1: tùmọ̀ àlídàkọ nìkan
0: àfi kọ àfi bọ́ọ̀là sí ọwà bẹ́ẹ̀ dọ́n gbogbo yẹn ni òun ni òbí mi wọn kì wò ọ̀ya lọ́mọ sàn lọ́n léwé ni ọ̀yẹ òbí kò sì wò ẹ sí olùkọ́ ni yọ̀ wà bẹ́ẹ̀ ni ọ njẹ́ olùkọ́ ni amusoda mi wọn kọ́ njẹ́ olùkọ́ ni yé ọ ń ṣe fàáge bí àsìkò iléèwé bẹ̀ bí agóòlù àwọn kò jókòó lábẹ́ igi àwọn kò ń sọ àbí wọn kò dúró lábẹ́ igi àbí èèjì ọ̀gá yẹn sí iléèwé ni gbà kọ́mìtì ẹ̀tẹ́ iléèwé ni bákan fi ń
1: ṣàmójútó àwọn ọmọ
0: bákan fi mójútó olùkọ́ ni ó ń tẹ̀ náà kó àwọn fi mójútó ọmọ dùn gbogbo yẹn lọ yẹ òbí kó ń wò mẹ́ná jẹ́ mọ̀ ayé ẹ̀kọ́ àdáni iléèwé kékeré yàn pé primẹ̀ iléèwé kẹ́ wáyé náà ní kíláàsì wọn jẹ́ ìfọ́ láti séyì ó fi dé láti ká òun láti maternel mẹ́mọ̀ ó fi dé iléèwé mẹ́fà
1: ní ojúlé kẹfà
0: ilé ojúlé kẹfà ni òun lọ jẹ́ báyìí tẹ̀mínàlì iléèwé tó wa
1: tó
0: mẹ́ná ẹ̀sùn ọ̀yàn yè lẹ́zàmẹ̀ nítorí ọmọ iléèwé mẹ́fà náà ni wọ́n lọ lẹ́zàmẹ̀ ẹ̀sùn bí wọ́n ti ẹ̀zàmẹ̀ tí òní mẹ́ ọkọ̀ yè tí òní mẹ́ta kọ́ yè
1: nínú ogójì
0: nínú ogójì àbí nínú ọgbọ̀n tí òní méjì kọ́ yè tí òní ogún kọ́ yè tí òní mẹ́wàá kọ́ yè gbogbo yẹn nẹ̀ ọyẹ òbí kò ń wò ó nítorí kò ní fọmọ yín bá bó ti yá ìwà dábàámọ̀ ìwà dábàámọ̀ dùn gbogbo yẹn ni kéwò gbogbo yẹn ni ọyẹ òbí kò ń tọ́ ń tẹ́ni gbogbo yẹn ni kò ń bèè bẹ́ẹ̀ sọ yẹn ntutẹ́ gbà ńléwé ni nítorí iléèwé mi wà léwo owó léwo owó òun ni òbí wọn yẹn ń wò iléèwé yẹ wọn ní second mill ni ní iye wọn ní 32 mill ni omi ká ẹ wo njẹ yìí second mill 32 mill ni yà ń lọ second mill ọyà ni òbí wọn láìké ni ọkì wáàdí iléèwé yẹ òun pọ̀
1: kú àpòméjìlélọ́gbọ̀n àádọ́ta àpò
0: tó iye lọ́pọ̀ kú jọ́n lọ́n ti iye ayẹ́pẹ́ ọ̀kẹ́kẹ́ ẹ̀ kọ́ ọ̀ ń jẹ ọ̀kẹ́kẹ́ ẹ̀ kọ́ ọ̀kẹ́kẹ́ gbogbo iye ni ọlọ́yẹ òbí kọ́ ń wáàdí mẹ́rán kí ni kí n tó wà sí iye ni ọ jẹ́ nǹkan gbòǹgbò kí àwọn fọlọ́ ọ̀nà ọlọ́ náà ń jí ọ̀ ń sùn ọ̀ ń jí owó wà lọ wọn ọ̀ ń chíléwé ni bí òbí chíléwé ẹ̀kọ́ àdáni ọbẹ̀ chíléwé yẹ ìjọba kò lọ́wọ́ nù ẹ̀ kí ni kẹwàá yẹn ń pè ní autorisation ọ yẹ lọ́gbà owé kẹ lọ́ jẹ òwe ní ibo tí mo léwé ẹ tó ti jẹ kí ni kẹ lọ́gbà owé owé àdánilójú fọ ni mo chíléwé pípọ̀ iléèwé wà lónìí ń pa kó wa yéé kà yé wọn kò dábàá mọ̀ yéé ni onímọ̀ tẹ̀ ń ṣe tó ọdún méje ọdún mẹta ọdún mẹ ọdún mẹ o ìyọ́ pé wọn kì í ní òwú ẹ̀rí ni ká pè ó ìyọ́ pé ìjọba mo fi ọwọ́ tẹ̀ iléèwé yé ifọ̀ ní ó lè túnjẹ́ pípọ̀ onímọ̀ wọn kì í ní gbogbo yẹn ni lọ́ọ́ yẹ òbí kẹ̀ kó ń wò ẹ̀sìn wọn ní òwú ẹ̀rí ìyọ́ lè fi jí iléèwé yóò lè fi jí iléèwé gbogbo ara ń kọlu ara lónìí náà ń kọlu ara gbogbo bẹẹ dé nǹka tí èkéèké iléèwé yọ iléèwé ìyá ìjọba kò lọ́wọ́ ni ọ̀pọ̀ òní ó sì wà nílẹ̀ dáadáa wọn wà òní kò sí nílẹ̀ dáadáa kan wọn wà gbogbo yẹn lọ yẹ òbí kó ń wàdí bẹ́ẹ̀ sí njẹ́ iléèwé yẹ njẹ́ ojú di ẹ mọ́ njẹ́ ọmọ ọmọ jáde rẹ̀ kìláàsì ojú ọ̀nà yẹn ń jẹ́ njẹ́ lọ́kọ̀ kò sí ntòsí bá ọmọ kò ń tu àbí odò àbí bẹ́ẹ̀ gbogbo yẹn lọ yẹ òbí kò ń wò ẹ lónìí ẹ̀jọ́ ń sọ fún olóòótọ́ ètò lónìí òbí kò àwọn fọmọ iléèwé fò ọmọ kàn ní ń wo iléèwé fà ẹ́ sìn
1: àbí
0: ń di ibà ń kọ ọ̀rẹ́ mi ń lọ bí
1: bẹ́ẹ̀
0: ngba ayin ọmọ lóni
1: wọn ma fojú lẹ kọ kẹgbẹ
0: bẹẹ náà nkọ da fihàn nkọ fi kẹgbẹ yéèni kò si da yéèni kò da ẹyin kẹba lóni òní mi wọn wà bí ọmọ ṣe iléèwé méjì bí lóni lẹẹmi nkọ lọ ṣe iléèwé mẹta ń bọ mi lọdún yẹn ń bọ sí nkọ lọ ṣe mẹwàá ń bọ mi nkọ fi ṣe kíni yéèni
1: àwọn ọmọ pàrọ àwọn ààyè
0: nkọ fi ń pa wọn ààyè ngba ayé ọrẹ ẹka ẹwà ń lọ kínìkínì nka yín kó bi kó ń tọ́lé ọrẹ kínì ọ̀rọ̀ ni inú mi dùn pàṣẹ òun ní ń tẹ̀lẹ̀ lónìí òun ní ń tẹ̀lẹ̀ lónìí báyìí sáà mọ̀ ní àti bẹ̀rẹ̀ sí ìgbà yìí kọ ní àǹfààní pípọ̀ òbí wọn bọ́ ọdún ń bèèrè ni báyìí lọ́lẹ̀ ìzàmìrì ni ọmọ mélòó ẹ̀ pèrèzèntè
1: ọmọ mélòó ni wọ́n yè
0: wọn tó ń fi bèèrè ni fún
1: bẹ́ẹ̀ ló tó dànù láti mọ bí wọ́n ṣe ṣiṣẹ́
0: bá nto nwoke onigbo ọmọ mi ba kọwa tó yọ ọlẹkalẹ nínú iléèwé yà ń fọ ní ìjọba kọlọ ni ba iyanwó ba nkò ń lè tọ ọmọ kò ń lè ní ìmótótó Eyo.

0: olólùfẹ́ tó ń pè lóòótọ́ ẹ kálẹ̀ o.
1: Àlàáfíà fún mi o.
0: Àlàáfíà fẹ́ni tó ń bọ̀.
1: Àtipa Fidelia ni.
0: Ìyá wa ẹ kọjọ́ mẹ́ta.
1: Ọ̀kẹ́ pẹ̀lú.
0: Àwọn ọmọ ń kọ́.
1: Wọ́n wà àti bàbá wa yẹn wà léwo ètò lálẹ́ bàbá àbejì.
0: Ó ti ń dá yín lóhùn.
1: Àwọn ọkọ èèyàn lọ́wọ́ o, àdúpẹ́ fún ẹ̀kọ́ yọ wà ń fún wa lálẹ́
0: yìí.
1: Ọkọ èèyàn lọ́wọ́ ọlọ́run kò sì yà ká wọ òbí ọlọ́wọ́ ká lè fi tú ṣẹ́ṣe.
0: Àmì.
1: Mo mọ̀ ní kí alálẹ̀.
0: Ẹ ṣeun. Àdúpẹ́ lọ́wọ́ arábìnrin wa Chípa Fidelia ẹ̀kọ́jọ́ mẹ́ta. Ẹ ṣeun ó dìgbà díẹ̀. Ǹjẹ́ àwọn màdì tí àwọn tó kù bí ẹ bá fẹ́ dá ṣètò lórí ètò ẹ̀kọ́ tá a ti ń bá bọ̀ àní ojúwòye àwọn òbí sí àwọn ojúlẹ́kọ̀ọ́ tẹ fẹ́ fi àwọn ọmọ yín sí pẹ̀lúpẹ̀lú àwọn ìgbésẹ̀ tó yẹ lẹ́yìn ìgbà tẹ bá fẹ́ gbé wọn kú ní ojúlẹ́kọ̀ọ́ kan fìlọ́ ní ojúlẹ́kọ̀ọ́ kejì àwọn ìgbésẹ̀ tó yẹ láti gbé bó ṣe tó àti bí ó ṣe bí kò bá jẹ́ bẹ́ẹ̀ ọmọ náà yóò kàn máa tẹ̀síwájú lásán lásán láìsí ìlọsíwájú ìjọba ni jẹ́ òun náà ni a sọ lórí rẹ̀ bẹ́ẹ̀ ṣe wá bá ní àwọn ìbéèrè kan tó jẹ mọ́ ohun tá ti ń bábọ̀ yìí jẹ́ ẹ láǹfààní láti pè wá wọlé lórí àwọn ẹ̀rọ wa àbí ẹ̀rọ tá a mọ̀ sí 01 44 1 44 44 láti fi dá ṣètò yìí olólùfẹ́ kan ti ń bẹ lórí làwa tí a gbà wọ́n ẹ kalẹ̀ ìyá àbí baba ẹ kalẹ̀ o ẹ kalẹ̀ alo ẹ kalẹ̀ elégbèdé ẹ gbóhùn sókè díẹ̀. Bẹ́ẹ̀ ni baba ẹgbẹ́ àwọn apárí alága àwọn apárí.
1: Ẹ kú ìtàkùn.
0: Oo.
1: Ẹ ṣe é gẹ ni.
0: Ẹ ṣeun.
1: Ọbẹ̀ mi ló jì ní sọ́yẹ̀ má sọ fún ní bí ẹni ní jàdé ń bi tẹ́lẹ̀ àìjẹ́ kọ́ ya fún àǹgbà tó pọ̀ tó jùlọ mi ni.
0: Ta ni.
1: Mo ní Adéyẹjú Alé mo ní bí ọ̀pọ̀ Alé lè ilú fún ìlú ẹ̀ bá sọ fún ní ìlú Alé ni
2: ẹ̀jẹ̀ mẹ́sí pápá.
1: Àlàyé lọ lẹ́kúnrẹ́rẹ́ inú mi
0: sọ̀rọ̀. Àbí.
2: Mẹ́sí boko.
1: Àlàyé kọ́ wọ sí olùdíje ti ṣe
0: ìrìnlẹ̀ kan.
2: Ẹ̀jẹ̀ o ẹ̀jẹ̀.
0: Bàbá wa légbè dé.
1: Kẹ́sẹ̀ fún Fọ́lúkọ́dún lọ́la ń káyà wa.
2: Omi olóòótọ́ ìtọ́ náà káwa fò.
0: Wọ́n fẹ́ bàbá wa légbè dé. Ẹ fẹ́ lọ́jà jẹ́ dùnú wọn. Àjẹdùn lẹ́fẹ́ jẹun o.
1: Ṣé dòdò mú sẹ́ fà ẹ́
2: lọ́tẹ̀? Ẹ sí pàpà.
0: Bàbá Adúpẹ́lọ́ bàbá ẹgbẹ́ àwọn apárí nù. Adúpẹ́lọ́ ẹ ṣe owó dìgbà díẹ̀. Ọ̀dọ̀lá ó dá 01 44 44 44 lẹ́fì dá sétò wa. Akin bàbá wa elégbèdé Emmanuel tí wọ́n pè àwọlé ní àsìkò yìí wọn láwọn ni wọ́n jẹ́ alága àwọn apárí gbogbo ilẹ̀ àgbáyé pátápátá tó àdúpẹ́ lọ́wọ́ wọn. Olólùfẹ́ kan ti ń bẹ lórí làwọn tá a gbà wọ́n ẹ kalẹ́ o.
3: Ẹ kalẹ́ o ẹ kú ètò.
0: Óó yàwá kí lórúkọ wa.
3: Àwọn kan mi ní Anne-Marie Ajé.
0: Láti ibo lẹ́tí ń pèpè wá Anne-Marie.
2: Di ìyá àbèjì.
3: Àjẹ́ àti òkè
0: lọ́kọ́. Ìyá àbèjì.
3: Ẹ kú ètò.
0: Óó ẹ ṣeun yàwá.
3: Àní ká gba bí ìkágun tí ń wá ni.
0: Àdúpẹ́ lọ́dọ̀ yín.
3: Ọlọ́kọ̀ọ́rùn
0: ẹni tí ẹ pé
3: ọlọ́kọ̀ọ́rùn lọ́wọ́ ìgbà ẹ̀lọ́kọ́ tó fún ní ìmọ̀ àti òye
0: láti fi ta ní àwọn ọmọ yẹn. Ẹ ṣeun. Ẹ sì kú. Ọlọ́kọ̀
3: àpẹẹrẹ
0: yìí
3: náà o. Àmì àti ẹ̀yin náà. Ẹ pípalẹ̀ mọ́. Ẹ ṣeun. Àti
0: àkókò ikí ọ̀gá wa lọ. Ọ̀dà ń gbẹ lọ́wọ́ lọ́wọ́. Ẹ ṣeun. Ọ̀dà ọ̀dọ̀là. Àdúpẹ́ lọ́wọ́ Anne-Marie ẹ̀yin náà ẹ kú ìmúra sí ìwọ̀lé àti gbogbo yín pátápátá pé ẹ kú àsìkò yìí yá máa mọ́mọ́ ẹ̀sìpédì ẹ kí wọn àwọn ọlọ́bẹ̀ dídùnnú tí wọ́n dín ata fáwọn ọmọ ẹ ṣeun. A ó tẹ̀síwájú lórí àwọn ètò yìí 01 44 44 44 láti dá ṣètò náà a fàsìkò láti fi kí gbogbo àwọn tí wọ́n máa ń dá ṣètò wà ní gbogbo àwọn àsìkò ṣùgbọ́n bá a bá rí wọn ó yẹ ká máa béèrè wọn. Ìyáwa bí àwọn ìvẹ́ ti àkí wọn nígbàgbé bàbá wa láwọn ètò ọdọ àkí gbogbo yín pátápátá tọ́ídì gbogbo yín làké bàbá fẹsán nílùmọ̀nà ọlọ́run nígbàgbé yín o bello jafaru aṣọ ńlá kan ní ìyàn ńlá àwọn ìyáwa wọn ti pè wá lé nuratu àwọn náà wọn ti pè wá lé yakubu nuratu àkí gbogbo yín pátápátá okùn ìṣẹ́jú mélòó kan kí a tún kásẹ̀ tó lẹ̀ ní àsìkò yìí bí ẹ bá ní àwọn ìbéèrè tó jẹ mọ ohun tá a fi ránṣẹ́ dátẹ a máa gbà yín. Olólùfẹ́ àti wọn ń pè lórí ètò ẹ̀ka alẹ́.
4: Ẹ̀ka alẹ́ o ẹ kú ètò.
0: Ó bàbá wa.
2: Alaji.
1: Eh.
2: Ese we kabo.
1: Dupe mo ki oni wan te so mo de ki olo to ka.
2: Oh, ache papa. Ami o.
1: Ngo fo le mo re ba ko mo bango ya pin tin ke o.
2: Ami o, ami.
1: Jerapo.
0: Ejo.
1: Ani ki ara duare.
0: Baba ba shudi Alaji.
2: Merci.
0: Ese ku suru.
1: Dupe.
0: Ejo. Ada odi gba die. Aki gbogbo awon ti won be ni gbogbo awon anyika ile bi ni patapata awon oluko aki won pe won ku imura sile fun eto eko tori ise nla ni awon oluko nse o ye ki a ma kasara fun won bi eni beni kan ba di arelode abi ba di alase ilu to ba di alase ijoba ni odo awon oluko ni won ti wa ye ki aki won ololufe ti won pe loro to wa kabo o salam aleikum fe ndo mbo e kabo. Ah, agulodin pa ho ho nbe eso seyin die boya yo se da yo tun dada. Alo won ti lo so bi e ba tun so ki e tun wa pe gbo 01 44 10 44 44 olulu fe tun pelu to we kale ba baba legbede o da gbo so ke die.
2: Ko je bo mo bi ko kon tu an mo so ne.
0: Ebe ni.
2: Eh, bo mo bi ko wa nke ke la ka wa nbe. Nke ke ne ka ra uwe ye mo so fo na anga chi fo ko fi lombo mi ni. Uwe ne ka la ka wa nka be. Me na a o ke wa wa. A yan chi e ko ke ke fo mo ni.
0: Agbeyewo.
2: Agbeyewo ke ke ke fo.
0: Da o ke kere kan.
2: Ko pe ka fi fo na ko gbe o pada. Me ka fi mo ba nka fi gba ni omo ni gba.
0: Ki e mo
2: ki a fi mo e
0: ibi to ti de ninu imo
2: be ninu imo pato won ko yato se oye a tin gba ni lati
0: ile mi keke e dun won re
2: do be ni don na nka cho ni be a cho tene na nka fi maki na nka corrige na nka pe obi tutu obi ko tu je ni na nka pe obi ah omo e o ku bo ka to nun kin be nto gbogbo e o che ko nka che a wo yo sa je gbogbo ye
0: awon se soki soki e
2: awon se soki soki don ni bayi fo ni ko tu je na ka pe obi nka ah omo e o ku bo ka to nbi be besa nka je ogba na ka joko da nka so mena iko si ni filia lowo pasi obi mi won wa bon ti sewele wete o teni fo o to ti sewele wo mo ti fo mo mi prive o teni an lo ni
0: won ni mo to ku leyin
2: don an kan pe wa an ka gba ni mi ro wa ka si an pe ah be na kan ma kan je ogba an ka che ti ile we o ka si ya che ti ile don o no si tu che dada an ka so fo bi ka fo ni ah ko te suwaju no che ni da ko le omo ke fo ni hun wa omo e ko da omo ke omo obi ke ko bi omo ke ko da gbo omo loda gbo omo loda won si gbe wa ba ka le ko o ni an ka si ko o don me an ka ya so fo bi fo ni ah o ku bo ka to ku bo ka to ku bo ka to mo jo ki mo fi kini da aloke o ka jo so opo ba mo ni ko le fi ni ilosuwaju
0: pasi bi mo da koma ba da yen nikan
2: to pasi bi ko che ilewe ni obi ngogbu obi si gbe omo ni aba ko le che ni ton o ye ka gbo si awa ka fi gbe omo ni ka ko le fi ni ilosuwaju ton ba yen che nto wa na che de o kekeke fun tene ni a nche de o kekeke fun
0: tene
2: na ka fi de won wo don na ka fi mo na ka
0: ni to to ye lo ni yara to ye lo yen abi won ke gbe lo ni yara ye lasan
2: na ka e meti ngoko ni to owe omo ni ni o mo ba ke classe e gba mo ba ke che o gba nbi gba ba ke fi moju to gba be ni a nche nto wa be ni
0: adupe o da lo ninu lori wa jemi saya tatin babo ki yare ti awon mi lo kan boya won ni ibire ni asiko lati je ki won fi ba wa lo lori to wa olori wa mi saya

Bẹ́ẹ̀ni o ṣeun Rebecca yẹn Akinwon afasikoye kí arákùnrin wa yẹn Mumuni Akinwon Alfa Mumuni Alhaji Mumuni Akinpe Kwasiko yìí tọ́lá kí bàbá tamọ̀ sí àpàdé màṣẹlẹ̀ ọ̀gá wọn lé so Akinwon afasikoye kí gbogbo àwọn tí wọ́n bẹ ní kíṣe lọ́hùn tí wọ́n ti ń gba tútù àbí gbígbóná lọ́wọ́lọ́wọ́ ní àbá depo Akinwon lọ́dọ̀ Prof Anigbagbo Yabeji àti gbogbo yín pátápátá olùgbò ẹ bàbá kí wọn pé wọn kú àsìkò wa ẹkọ ọjọ mẹta anigbagbo ọrẹ wa pàtàkì pàtàkì sp lójúlẹsẹ àmì tébùtìk akinwon sp akin anigbagbo lórí oko bambam pdg akin pẹkọ àsìkò pẹlú ìyàwó àwọn ọmọ rẹ. a wà lọ nílùú bẹtẹrù láti kí ọrẹ wa pàtàkì pàtàkì ẹkọ ọjọ mẹta bàbá wa kéde mọ francois jẹ pdg ilé ìtura tí a mọ̀ sí ọpẹ olúwa nílùú bẹtẹrù lọ́hùn gbogbo àwọn tí wọ́n ti ṣ ilé oúnjẹ ilé ọtí tẹba ti débẹ tẹba fẹ na ju díẹ tẹba ti béèrè ọpẹ olúwa kódà bíi pé ẹ wà ní paradisi ilẹ ní akinwon olórí oko bambam ẹni wà wọn jùlọ ọdẹ wa pàtàkì dìmọ akin francois bàbá tipadìmí akinwon gbogbo àwọn tó kù níbẹ samuel dosamuju lọtọsọ akinyin awo jẹ akinwon ní olùbẹtẹrù. Afasikoye kí bàbá wọn jùlọ tí a mọ̀ sí Falaju Joseph ATM Akinwon Depo lọ́hùn pé ẹ kú dédé wòyó bàbá Alhaji Yemi Ibrahim Siliu bàbá tí a mọ̀ sí Olúfẹ̀sán tí wọ́n jẹ́ olùdálójú ilé ẹ̀kọ́ àdáni tá a mọ̀ sí Lẹ́zásùrè Nókèdàmà Akinwon láti wọ́n gbàgbé bàbá Alhaji Alfosini pẹ̀lú ìyàwó rẹ̀ Alhaji Akinwon ní Nókèdàmà lọ́hùn Básàrà Akin o Alhaji Alfosini Akin pé ẹ kú dédé wòyí. Bàbá wa Awé Emmanuel la kí wọn gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́run lọ́gbọ́n pátápátá la kí iṣu ọlọ́mọ lọ́nà ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta o àdúgbàgbé kò sóní ìṣẹ̀lẹ̀ bàbá wa badmus akin o akin apolinẹ yabi akin pé ẹkọ àsìkò yìí. Bọ́dá wa Shabel ní ọ̀dọ̀ ẹni wọ̀n mọ́jọ́lọ́ ti yàmọ̀ sí Alavo ní Akuna Matata Shabel akin pé ẹkọ akúrédé wòyí. Akuna Matata akin wọn ní ẹ bá tẹ́pẹ́ lọ́hùn Shabel ọ̀rẹ́ wa pàtàkì akin yìí o.